0: tó ṣe mí lóore ṣe mí lóore dáadáa mo dúpẹ tèmi gbogbo ẹyin ọmọ ọlọrun kí gbé pé mo dúpẹ tèmi ọlọrun kì í kó àdúrà pé o gbogbo àwa tá à ń dúpẹ ní òní ọjọ karùnún àwẹ wádìí number 5 lónìí a sọ pé bàbá mi ológun àjọbọ ṣe pátápátá parí ọlá àwa gbé ọga gbogbo ìyẹn ní jésù ò mà ṣe ògo ni fún ọ jésù ẹ wá kúnlẹ sókè mọ́mí àti dádì ẹkúnlẹ sókè ẹ jẹ́ ń gbàdúà kejì fún yẹn ni màá gbà àdúà kejì tí ọlọ́run kì í kọ̀ ni àdúà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àmì ìmọ̀ bí ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ kò tó bàbá oní bí ìwọ bá ń sàmì ẹ̀ṣẹ̀ kò sí ẹnìkan tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ
1: káwọn olùdámà bẹ̀rẹ̀ rẹ
0: àtọmọdé àti àgbà tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀
1: gbogbo ẹsẹ
0: nítorí tó lọ fẹ dẹwò lónìí àti ní jesus city ní ọjọ
1: friday
0: jọ dárí ẹsẹ wàjíwá ìwọlẹ lẹjẹ ẹfẹsẹ rẹ bá a ṣe kúnlẹ níwájú àjọra wa lójú gbogbo ẹsẹ lérò àti níṣe ọlọrun dáríjì in the name of jesus christ mọ́mí àti dádì ẹsẹ rẹ lọ sí òfin ìgbàgbé ó ní bí àwọn èèyàn mi tí a pe orúkọ mi mọ́ tí wọ́n bá lè rẹra wọn lẹ̀ bá ṣe kúnlẹ̀ ó ní tí wọ́n sì tọrọ fún ìdáríjì ẹsẹ̀ wọn tí wọ́n gbàdúrà bí olùwọ́n gbọ́ láti ọ̀run olùwọ́n gbọ́ àdúrà wa olùwọ́n sì darí ẹsẹ̀ wa jì wá olùwọ́n sì wo ilẹ̀ wa sàn ẹsẹ̀ tó taari àìsàn tó taari wàhálà sínú ayé wa ọlọ́run dáríjì wa ìwọ ni dáríjì wa lọ́wọ́ rẹ káwa olè bá máa bí wẹ̀ o ṣe tó ń kó o ti gbọ́ in jesus name ẹ dìde kí n gbàdúrà kẹta fún yín ẹ ka ẹsẹ̀ márùn síwájú òní ni 5 àdúà kẹta tí ọlọ́run kì í kọ̀ ní àdúà fún
1: àánú
0: gbogbo ẹni tó gbọ́ mi láàárọ̀ yìí ní ọ̀mọ̀lú tó wà tó ti ń gbọ́ program yìí n tó bá mú ọka ẹsẹ̀ márùn síwájú nínú àwọn tí ó ra àánú gbà láyé tí wọ́n fàánú sàánú fún àkà ọmọ wọn in the name of jesus christ àánú tí ń ṣògo lórí ìtẹ́ ìdájọ́ ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí tí n bá ń bínú olùwọ́n sì rántí àánú lórí ìwà àtọmọ kí ni ò tó sú lónìí kí ọlọ́run kọ́ rántí àánú kó sì ọ́ láàánú kó sì ọ́ lóore in the name of jesus christ ẹ ké ní ìgbà márùn bàbá sàánú mi bàbá sàánú mi odi méjì bàbá sàánú mi wọn náà sọ bẹ́ẹ̀ bàbá sàánú mi bàbá mi sàánú mi ọ̀la láàánú ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run àti àná mo ti ṣíde ìwé sam ìwé tí mò ń kà ó ní ìwé sam 77 verse 11 sam 77 verse 11 ó ní ẹsẹ bíbélì tí mò ń kà níbo lẹ ti ń gbò mí sà ó ní ẹran mi létí èmi ò rántí iṣẹ́ olúwa ní tòótọ́ èmi ò rántí iṣẹ́ ìyanu àtijọ́ màá rántí iṣẹ́ ìyanu rẹ̀ àtijọ́ this is the voice of God àwọn iṣẹ́ kan bẹ tí ọlọ́run ṣe nígbà yẹn mo ló tún lè ṣe nìsín our God is a God of miracle he has done it so many things before he can do it again and again and I believe o le ṣe fún wọn náà yóò wulẹ̀ tí ẹ ṣe fún wọn ni ẹ fi ọwọ́ kan sí àyà ẹni bàbá látòní lọ bí ayé mi wo ní àná mo wá sọ̀rọ̀ nípa iṣẹ́ ìyanu tí mo ń wá nípa ọ̀rọ̀
1: ta
0: pè ní creative miracle nature miracle through the word ọ̀rọ̀ ìwé ta ṣe ní jesus city ó ní kí n fún yín ní nǹkan mẹ́ta omi 771 anointing oil 2 àti kìíní kan because tí mo wà nínú oṣù yìí oúnjẹ ni overtaking by food gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi káàkiri ayé mo miss 77 tọ́tẹ̀ yìí because yóò jẹ́ ìpìlẹ̀ májẹ̀mú kankan nínú ayé rẹ ọjọ́ friday sí ni bẹ́ẹ̀mí ṣíṣe mọ́ sọ láti ìwé rògbò ni ẹ ti wọ mọ́tò tó ọba ti dé bàjẹ́ ti ń lọ sí ìkìrè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kòyí tàbí kẹ́ ní jesus ti lẹ́ ti sọ ẹ ti débẹ̀ náà
1: ni
0: bó ti ẹ̀ jẹ́ pé láàárọ̀ yìí a pè síbáṣíbá ní wema ìpàdé ọjọ́ wednesday ẹnìkan níbi báwo ago mẹjọ àbọ̀ nìsín àkọ́kọ́ láàárọ̀ ìsí ẹlẹ́ẹ̀kejì òun wáyé ní agbára ẹni tó ní ayé àtọ̀run ní ago mẹ́rin torí pé mi ò gbé ọwọ́ lé àwọn èèyàn ní ọjọ́ Sunday mi ìráyè gbọ́wọ́ lé wọn mọ́ lónìí olónìí mà gbọ́wọ́ lé wọn.
2: Ẹnìkan ní pásítọ̀ ṣé bẹ́ẹ̀ ti fún wọn ní tẹ́ ẹ mú bọ̀
0: ní ìsí ìfún wọn ó dijọ́ Friday ìtì ìfún wọn ó di Friday gẹ́gẹ́ bí ohun ọlọ́run òun náà mo fi sọ pé nǹkan mẹ́ta ni. Now, níbo ló ti ń gùn mi wà á fetí wà á fojú ẹ ìwọ gan ni mò ń bá wà á gba ìyanu tó gbà rí ìyanu kan ń bẹ tí wọn ń pè ní healing and deliverance miracle iṣẹ́ ìyanu ìwòsàn ara tí ó ṣẹlẹ̀ Friday nìyẹn àti ìtúsílẹ̀. It's going to be deliverance galore. Ni agbára ẹni tó ní ayé àtọ̀ ẹnìkan ní so ti ṣe rí ni láì mọye nínú ìwé 2 Kings chapter 5 verse 14 ibi láti rí Naamani adẹ́tẹ̀ bíbélì ní Naamani tí ó tira rẹ̀ bọ inú odò wòlíì lọ́sọ̀ fún ó ní lọ́wẹ̀ nínú odò Jọ́dánì ní ìgbà méje ó sì lọ́wẹ̀ ìgbà tí ó jáde ní ìgbà keje bíbélì ní ara rẹ̀ sì mọ́ ó dàbí ara ọmọ tuntun ẹ̀tẹ́ parẹ́ lẹ́ẹ̀kan náà àjẹ́ ń sọ ń tó bá ṣẹlẹ̀ rí lè tún ṣẹlẹ̀ padà mo náwó mi jáde gbogbo àìsàn tí òjò ò ṣe tó wù ọ́ ṣe àìsàn tí òjò ayé èrè ọ́ sáré àìsàn tí òjò ọjẹ́ tó wù ọ́ àìsàn tí òjò dìde gẹ́gẹ́ bí wòlíì bí báyìí ọ tó fòókè ní ìgbà márùn tàbí tó ọkàn ṣe nǹkan kan sáṣe nǹkan kan ní ẹ̀ẹ̀mà rẹ̀ mo sọ lẹ́ẹ̀kan náà lórúkọ jésù kọ jabọ́ lára wọn in the name of Jesus. Nǹkan kejì tí bàbá mi ológun àjọbọ́ lòun ó ṣe nígbà tá a bá dé Jesus City even látàárọ̀ yìí lọ deliverance and healing miracle ó ti ṣe rí oníhàrán létí kì í ṣe bẹ̀yẹn nìkan ló ti ṣe o nínú ìwé 2 Kings chapter 4 verse 34 2 Kings chapter 4 verse 34 a rí ọmọ tó ti kú bíbélì sọ wípé orí fífọ́ lọ́pa but wòlíì mọ̀ọ́mọ́ débẹ̀ wòlíì sì nà lé ọmọkùnrin yẹn ọdọ̀ balẹ̀ ní mọ́lẹ̀ lójú ẹsẹ̀ wọ́n ló sé wá ní ìgbà méje ọfà ikú sì fò jáde ẹgbẹ́ ọwọ́ lórí gbogbo ènìyàn tá a bá rẹni tí wọ́n ti sọ tẹ́lẹ̀ ikú sí tàbọ̀ lálàá ikú tàbí wọ̀gán ríran ikú tàbí ẹ̀mí kan ń já ọ láyà pé nǹkan lè sí ọ mo náwó sókè látòní lọ má jẹ̀mú ikú ọyẹ lórí ẹ bí a bá rẹnikẹ́ni tí wọ́n ní kó kúkú dandan tí wọ́n ti ó mú dání ìwọ àtọmọ mo yọ yín dànù kó bẹ ẹyin ò sí bẹ bíbélì ní ẹyin kì yóò kú ikú kú kan bí ò ṣe yíyẹ mo kéde ìyè sí ọ mo kéde ìyè fún àwọn ọmọ rẹ ẹ wá gbọ o físíkálẹ nìyẹn ẹyin kan ń bẹ tọjẹ pé tó kú ojú kéyìn òkú lọ iṣẹ ti kú lọrẹ ìgbéyàwó ti kú ìdókòwò rẹ your financial life has already been zero it has died ó ti kú mo kéde gẹ́gẹ́ bí wòlíì agbára tí ń sọ nǹkan jí láàrin ọdún ó ní láàrin ọdún máa sọ iṣẹ́ mi báyìí lolúwa wí gbogbo tó kú ọya sọjí ẹ sọjí padà àjọ gbà wẹ láàárọ̀ yìí òní láwẹ̀ wá pé number 5 bí ọjọ́ kan bá ń bẹ tó dáa jù téèyàn lè gbàwẹ̀ irú òní báyìí irú ọjọ́ báyìí ẹnìkan ní irú òní báyìí yes bí ọjọ́ kan bá ń bẹ tó dáa jù téèyàn lè san ọrẹ májẹ̀mú tàbọ̀ rẹ àánú irú òní báyìí today is 5 ẹyin wo lẹ tí ìsun ọrẹ májẹ̀mú yìí ó mo fẹ́ rọ òní ló pé number 5 ó ní kó àwọn àyànfẹ́ mi jọ jẹ́ owó fi ẹbọ bá mi dá májẹ̀mú lẹ́yìn òní àtọjọ́ 77 àní sọ̀rọ̀ rẹ májẹ̀mú ó kú ọjọ́ méjì báyìí account number fún gbogbo àwọn tí wọ́n fẹ́ san ọrẹ májẹ̀mú tàbó ní ọrẹ àánú 1966 36 38 73 1966 36 38 73 access bank nìyẹn comfort life mission international ni ó gbé jáde bí ẹ bá lò yẹn ẹ lo eléyìí 2017 42 90 47 20 17 42 90 47. On Fourth Life Mission International, you know, with daddy, but First Bank in here. Olufe Ogede ti won fi ndindodo yen eyo kokan pelu eyin meji la fi break ma bo sori Facebook ni se nta se plan ni ago mefa
1: ewo number
0: igba ti o ba fi di ago meje abo mo ti pari ago mejo ni service o bere ni wema lati wo rode ewo moto gbagi elebe sokale ni wema e bere church olorun ji ni bi garage
1: 89
0: now
1: 38
0: Bobo wa di ojo Friday
1: 89
0: ibe ni a ti pe siba siba ni 77 ipade e kan pere losu ojo kan na si nta ba bi le bere lago mejo gba ti o ba fi di ago meji osan yo ti mo wale gbogbo eyan omo Olorun mo gbagbe nkan meta ni ebi Oluwa ni ke fun yin ni 77 to pe and gbogbo eyin te be buku hosted te le desi e wo number 070 89 38 20 89. Any kind of tongue way 070 070 89 38 20 89. And the pay number and pay message for you. And that bag and you don't like it. And we have to book it. You have a very lot of Nilo, but very different. La, and you men who will be here. And you say, by King Tongue. Mo fe ko ni mi si so je to la bo la ni chapter 5 verse 25 to 34 Mark chapter 5 verse 25 to 34 ibi lati ri obirin onisun eje e mo gbagbe o ara won kan to lo lo won de wo ni healing and deliverance miracle ti o sele loni lojo Friday. Anybody who needs to edge, baby, opening you need to edge, or do me jill, I love you. But Nick get it off by the Jays who needs a young, oh no, he's to edge, pare, you put the last diva, a young, your fair woman. E wo tin sele
3: oruko mi ni Mrs. Ojetola Bukola.
0: Nice.
3: Mo ti wa sibi tele ti mo wa jeri si agbara Olorun lori omo mi yi. O wa into drug, as in o wa drug addicted.
0: Awon ti ma mu kan
3: ti mu. I ma mu imuku mu. Yes. Mo le so gba yawo bagbansin tori pe Olorun ti se yanu.
0: Tosh.
3: Nigba yen mi ri li le so toroju ti mi bi omo mi.
0: Ati gbo.
3: Tori o ye ko ti pari Adeleke University lo wa. O ti ye ko pari lati 2023. Ki drug to wa mu ye o mu o na mo ruko awon ti mu. O sa mu.
0: E ba nda pe.
4: Colos.
0: Mu Colos.
4: Ice. Gogo cigar, everything jedi.
0: Mimu. FIFA. Aje pase yin na lo.